bọ́n tí ń bọ́ yìí kò ní kọ́ bí ara sí but ìwọ tó bá mọ̀ tí gbàgbọ́ ẹ sọ fún ọ pé òní lọ́jọ́ ayọ̀ rẹ máa bọ̀ níbi pẹpẹ ẹ já lọ dọ̀bálẹ̀ ẹnìkan ní kíní jẹ pẹpẹ a kàn mú bìkan nu yàrá wa ibẹ̀ láti mọ̀ dọ̀bálẹ̀ tàti mọ̀ kúnlẹ̀ láti kí bàbá mi bàbá rẹ láti sọ fún pé ó ṣeun gan ẹyí tẹ fẹ kí ẹ máa bọ ẹ já jọ dúpẹ lọwọ rẹ ẹ já sọ fún pé ó ṣe é kàn wò láti jọ monday títí di àsìkò yìí ọba tí ò padà lẹyìn ẹ àìmọye àwọn tí wọn ti padà lẹyìn wọn tó jẹ pé wọn ti di kòròfo wá dúpẹ pé òkun lọwọ ẹ ẹ kàn sọ fún pé ó ṣeun mọmì ṣe ti débi pẹpẹ ọyẹ kúnlẹ bó o bá ṣe fẹ kí àgbàlagbà bó o ṣe fẹ kí dáàdì àti mọmì rẹ nínú ayé bẹẹ ni mo ṣe fẹ kó o kí bàbá rẹ ti ń bẹ lọrùn dáàdì ẹyin náà dọbalẹ àṣà tí wàá ń bí ni pé gẹgẹ bí ọkùnrin tó mọre ìmọ dọbalẹ dúpẹ ni gẹgẹ bí obìnrin tó mọre wọn a sì kúnlẹ wọn a gbé òṣùbà ńlá fún un ẹ jájọ gbé òṣùbà fún bàbá mi bàbá rẹ ẹni tí mò ń sọ iná ni ológo àjọbọ ọba tó pẹ lọkàn rin kése ọkàn ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji ẹnìkan ní wòlíì ẹ wà sórí facebook lánàá ẹ máa wá láàárọ yìí ìṣá náà wá pẹlú anointing oil òun la fẹ lò ẹ mọ mi kàn ẹ jẹ ń ṣe báyìí a fẹ kí ológo àjọbọ ọba tó ju gbogbo ọba lọ engineer ẹ bá ń kí ẹ bá mi kẹni àgbà ọjọ ẹ jájọ kẹni tó jókòó lórí ìtẹ ẹ já kí ẹni tí ayé àtọrun ń bọ ẹ jẹ kí sìstáyìn ọmọ gbòrìn yẹn sókè níbi tí gbogbo wa ti ń juwọ́ sí engineer.